0: ndị APC n'aka bụ All Progressive Congress, otu fasi wee mee ihe gbasa primaries, ihe gbasa otu esi wee tụalịa ntụ na primaries. Ọ sị udo dịrịnụ ndị pati mụ nnụ bụ ndị ọma, ndị ewunu ndị Igbo, ekela mụ n'ọzọ. Udo dịrịkwanụnụ na redio steshọn anyị nke bụ Asam Binaculars, ebe anyị na-ewetarịnụ ụtụtụ ukwu ndị nụ kwesịrị na-anụ. A sị nke onye na-eme ebe onye na-aga ya dosa ntị n'anị, ka ọ malụ ọkpa na-agị ya n'azụ, ka ọsọ wee bido, ka ọ malụ ebe ọ na-esi na-agbado. Nna echezọkwa na ndị Igbo, bụrụnụ onye nche nwanyenụ nwoke ma ọ nwaanyị n'obodo nke nọ n'ime ya. Udo dịrịnụ. Ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịnụ mma n'abalị. Ndewonu. Afa nwanyenụ nwoke na-ekwu okwu a bụ Anyamili Good News Okwuchukwu. Demenụ ndị ọma ndị ọma. Ndewonu.
1: Ekudede woyi esiku bi ojo ojo seri ni ibi gbogbo ti e ti n gbo wa. Èyí ni ilé-iṣẹ́ Asam Binaculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yúrómì. Ìròyìn ló ń dé sétí ìgbọ́yín láti ẹnu Ọ̀gbẹ́ni Gbọ́lágadé Òwúlabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Edo ti kéde wípé àwọn ṣetán láti gbógun ti àwọn ọmọ tí ó ń fi ẹ̀rọ ayélujára lu jìbìtì, ìyẹn àwọn Yahoo Boys. Gómìnà ìpínlẹ̀ Edo ti fi ìdùnnú rẹ̀ hàn lórí bí àwọn ọmọ ẹgbẹ́ APC ṣe túyáyá túyáyà jáde nígbà tí wọ́n ń ṣe ìdìbò abẹ́nú ẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ náà. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu náà bá wọn kópa nínú ètò ìdìbò abẹ́lé tí ó ń lọ lọ́wọ́ nínú ẹgbẹ́ APC, tí ó sì sọ èròǹgbà rẹ̀ wípé òun dunnú sí bí àwọn ènìyàn ṣe kópa tí kò sí làásìgbò. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Edo ti kéde ní ọjọ́ Ajé tó kọjá wípé àwọn ti ṣetán láti dojú ìjà kọ àwọn ọmọ tó ń fi ẹ̀rọ ayélujára lu jìbìtì, yẹn àwọn Yahoo Boys, gẹ́gẹ́ bí àwọn ṣe gbógun ti àwọn ajínigbé àti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Edo. Ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn Kasim Afegbua ló kéde ọ̀rọ̀ yìí, tí ó sọ wípé àwọn ti ṣetán láti dojú ìjà kọ wọ́n látàrí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹ̀ ní ẹnu àbáwọlé yunifásitì ti ìlú Benin, tí àwọn ọmọ Yahoo Boys ṣe kú para wọn látàrí owó pínpín èyí tí wọ́n ti gbà tó dá wàhálà lẹ̀ láàrin wọn. Látàrí ọ̀rọ̀ yìí, ẹni tí ó jẹ́ àwọn aráàlú tí wọ́n sọ èròǹgbà wọn, ìyẹn Comrade Solomon Bade Mary, tí ó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ènìyàn, sọ wípé òun fara mọ́ ìgbésẹ̀ tíjọba fẹ́ gbé yìí, àti wípé kò sí ìlú tí ó la ojú rẹ̀ lẹ̀ tí ó ní kí wọ́n ba ìlú òun jẹ́. Ṣùgbọ́n ó wá ṣe kìlọ̀kìlọ̀ wípé tí wọ́n bá ń ṣe àfọ̀mọ́ ìlú, bó tilẹ̀ jẹ́ wípé kò lè ṣe é fọ̀mọ́ tán kí wọ́n ṣọ́ra láti má fi ìyà jẹ aláìṣẹ̀. Gómìnà ìpínlẹ̀ Edo ti gbóríyìn fún àwọn ọmọ ẹgbẹ́ APC bí wọ́n ṣe túyáyá túyáyà jáde nígbà tí wọ́n ṣe ètò abẹ́nú ilé ẹgbẹ́ wọn. Gómìnà sọ̀rọ̀ yìí ní wọ́ọ̀dù rẹ̀ èyí tí ó wà ní Udomi ní àárín gbùngbùn Isan ní Isan Central Local Government, tí ó ti lọ kópa nínú ìbò abẹ́lé ni ó ti sọ ìdùnnú rẹ̀.

0: orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu náà bá wọn kópa nínú ètò ìdìbò abẹ́lé tí ó ń lọ lọ́wọ́ nínú ẹgbẹ́ APC tí ó sì sọ èròǹgbà rẹ̀ wípé òun dunnú sí bí àwọn ènìyàn ṣe kópa tí kò sí làásìgbò. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Edo ti kéde ní ọjọ́ ajé tó kọjá wípé àwọn ti ṣetán láti dojú ìjà kọ àwọn ọmọ tó ń fi ẹ̀rọ ayélujára lu jìbìtì yẹn àwọn Yahoo Boys gẹ́gẹ́ bí àwọn ṣe gbógun ti àwọn ajínigbé àti àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Edo. Ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn Kasim Afegbua ló kéde ọ̀rọ̀ yìí tí ó sọ wípé àwọn ti ṣetán láti dojú ìjà kọ wọn látàrí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹ̀ ní ẹnu àbáwọlé yunifásitì ti ìlú Benin tí àwọn ọmọ Yahoo Boys ṣe kú para wọn látàrí owó pínpín èyí tí wọ́n ti gbà tó dá wàhálà lẹ̀ láàrin wọn. Látàrí ọ̀rọ̀ yìí, ẹni tí ó jẹ́ àwọn aráàlú tí wọ́n sọ èròǹgbà wọn ìyẹn Comrade Solomon Bade Mary tí ó jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ènìyàn sọ wípé òun fara mọ́ ìgbésẹ̀ tíjọba fẹ́ gbé yìí àti wípé kò sí ìlú tí ó la ojú rẹ̀ lẹ̀ tí ó ní kí wọ́n ba ìlú òun jẹ́. Ṣùgbọ́n ó wá ṣe kìlọ̀kìlọ̀ wípé tí wọ́n bá ń ṣe àfọ̀mọ́ ìlú bó tilẹ̀ jẹ́ wípé kò lè ṣe é fọ̀mọ́ tán kí wọ́n ṣọ́ra láti má fi ìyà jẹ aláìṣẹ̀. Gómìnà ìpínlẹ̀ Edo ti gbóríyìn fún àwọn ọmọ ẹgbẹ́ APC bí wọ́n ṣe túyáyá túyáyà jáde nígbà tí wọ́n ń ṣe ètò abẹ́nú ilé ẹgbẹ́ wọn. Gómìnà sọ̀rọ̀ yìí ní wọ́ọ̀dù rẹ̀ èyí tí ó wà ní Udomi ní àárín gbùngbùn Isan ní Isan Central Local Government tí ó ti lọ kópa nínú ìbò abẹ́lé ni ó ti sọ ìdùnnú rẹ̀ yìí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ gbangba wípé òun gbóríyìn fún àwọn ọmọ ẹgbẹ́ APC látàrí ìdìbò abẹ́lé èyí tí wọ́n ṣe ní rọwọ́rọsẹ̀ tí kò sí fàákàjà kankan. Ó sọ ọ̀rọ̀ yìí ní wọ́ọ̀dù rẹ̀ nígbà tí ó lọ kópa níbi ìbò abẹ́lé èyí tí ó wáyé ní Ìkòyí ní Etí Ọ̀sà Local Government. Ibẹ̀ ni ààrẹ ti sọ̀rọ̀ yìí tí ó sì fi ìdùnnú rẹ̀ hàn fún àwọn ọmọ ẹgbẹ́. Ẹ̀wẹ̀, àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe kú pa àwọn agbésùnmọ̀mí 12 ní ìgbà tí wọ́n dojú ìjà kọ wọ́n ní ẹnu bodè orílẹ̀-èdè wa àti orílẹ̀-èdè Cameroon. Ẹni tí ó jẹ́ agbẹnusọ ètò ìròyìn fún àwọn ọmọ ológun Nàìjíríà ní apá òkè ọya Lieutenant Colonel Sanni Uba òun ló kéde ọ̀rọ̀ yìí tí ó sọ wípé àwọn ọmọ ológun gbéwúrò sí ojú àwọn agbésùnmọ̀mí tí wọ́n sì pa 12 nínú wọn fínfín. Èyí ni a ò fi ṣe àtìkàgbá ìròyìn tòní tó dìgbà kan.
1: Alright, ladies and gentlemen, my name is MC Alamano, so known as the Enjoyment's Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen, you get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. The Unity Cup has been confirmed as a FIFA Taiwan